0: wọ́n sì mójútó dáradára kó lè ní ìyọrí tó wúlò. Gómìnà ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí yíyan tí wọ́n yan ààrẹ tuntun ti àjọ NMA. Ní ọjọ́ ajé ni gómìnà sọ ọ̀rọ̀ yìí jáde tí ó sọ wípé ẹni tí ó jẹ́ ààrẹ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yàn, Ọ̀jọ̀gbọ́n Afẹ́kídé Omoti, jẹ́ ẹni tí ó ní akíkanjú, tí ó sì jẹ́ ẹni tí ó mọ ohun tó ń ṣe wípé òun wá gbóríyìn fún ìjọba àpapọ̀ fún yíyàn tí wọ́n yàn. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn fún ìjọba Patrick Ẹ̀kọ́jẹ̀lẹ̀ ni ó sọ eléyìí di mímọ̀, tí ó sì sọ wípé ọ̀jọ̀gbọ́n yìí jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Edo tí ó sì jẹ́ ẹni tí ó wúlò, tí ó mọ tí ó ń ṣe. Inú mi á dùn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Peter Obi nínú ètò ìdìbò tó ń bọ̀. Ẹni tí ó jẹ́ gómìnà ńgbà kan rí ní ìpínlẹ̀ Kano, Rabi Kwankwaso, ló sọ ọ̀rọ̀ yìí tí ó sì kéde wípé òun ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Anambra, Peter Obi, láti jọ ṣiṣẹ́ papọ̀, pé òun yóò sì dúró gẹ́gẹ́ bí igbákejì mi, Ọ̀gbẹ́ni Peter Obi, tí òun ó sì wà ní ipò kejì fún nígbà tí wọ́n ti kéde wípé ẹgbẹ́ NDC ti pinnu láti yan àbí láti sún ipò ààrẹ sí abala ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, ni wọ́n ṣe gbà bẹ́ẹ̀. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamanoso, known as Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. The president of the Confederation of African Football, Patrick Masipe, on Tuesday held a bilateral meeting with President Bola Tinubu during the ongoing African Forward Summit in Nairobi, Kenya. During the meeting, the leaders discussed ways to strengthen collaboration between government, the football ecosystem, and the private sector to drive development initiatives in Nigeria and across the African continent. In a separate news, Nigeria's ambition to assemble a formidable basketball squad ahead of the 2028 Summer Olympics has received a major boost after four National Basketball Association players reportedly expressed their willingness to represent the Tigers following the appointment of David Fadile as the head